0: se bhgéisteach le RTÍ radio na gaiisteachta.
1: Tá géisiocht an isis le gona seaachtain ag an chréile ar RTÍ radio na gaiisteachta. Éis muidir isis leis an glór cartlainn ó na léintí.